0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò dé láì fo ẹ̀ lọ́lọ́ yẹn. Òtọ́lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tí wọ́n báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀. Bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀. Lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní. Bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni. Adébítà ti béèrè agbára. Ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní. Bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rèé tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yọ̀ọ́ mọ̀ bá tiẹ̀ lọ. Bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ bí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀ ń tẹ̀ níà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: open before the Almighty God.
1: Ọlọ́pọ̀ tó ní kò ṣe ní kọ̀kọ̀ tó ní péyàn tọ́kọ̀ ọmọ owó gbangba wá ní àdínlágbó Ọlọ́run.
0: Sickness sin will harden your heart.
1: Àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ní ọkàn rẹ.
0: In Hebrews chapter 3.
1: Nínú ìwé Hebrew òní kẹta.
0: When you are verse 13.
1: Nígbà tó bá wẹsẹ̀ ìkẹtàlá níbẹ̀.
0: Hebrews chapter 3 verse 13.
1: Ní Hebrew òní kẹta ẹsẹ̀ ìkẹtàlá.
0: He says, but exhort one another daily while it is called today, lest any of you be hardened through the deceitfulness of sin.
1: Oríṣiríṣi máa gbára níyànjú ní ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é ní òní kí a má bàa ṣe ọ̀kẹ́ ẹnikẹ́ni nínú yín lé.
0: When you see a brother that you are in a fellowship together,
1: nígbà tó bá

Àti fún àwọn tí wọ́n rí jìnnà rere. Ogún ìbí rẹ ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ló lè sọ bí nǹkan. Ẹni tí ò bá ní ẹ̀mí mímọ́ yóò dìdàkudà.

0: àwọn tó wà ní ibi.
1: There are some here.
0: Òní ni ọjọ́ ìràpadà rẹ.
1: Today is the day of redemption.
0: Ẹyin tí ẹ máa ń mugbó ẹ bọ́ síta.
1: Those of you that smoke herbs come outside.
0: Ìwọ tó máa ń mugbó bọ́ síta.
1: Those of you smoke herbs come outside.
0: Mo fẹ́ pray pẹ̀lú àwọn fẹ́ pa lọ́wọ́ ẹ̀mí tó yẹ.
1: I want to pray for you to be delivered.
0: Ó máa ń mu igbó bọ́ sí ìta báyìí.
1: You are smoking herbs come outside.
0: Ó bẹ́ẹ̀ di ẹ̀dá tuntun báyìí.
1: You want to become a new place.
0: Tí ọba ilé tìjú ní àkókò yìí.
1: If you want to
0: be a new place. Ó lè ní ewu fún ọ. Bóyá o máa ń mu igbó bọ́ sí ìta, wá kọ́ lẹ̀ sí iwájú bí. Ẹyin tẹ́ ẹ máa ń mu igbó.
1: Ó
0: ò tí mo gbọ́ nìwọ o. Ọlọ́run tẹ́ ń rà ọ́ padà
1: báyìí.
0: Kú lẹ̀ níwájú bí. Tó bá bí ẹ̀ tó bá bí àkókò yìí ṣeré. Ọlọ́run tẹ́ ń bọ̀ pátápátá. Ọlọ́run tẹ́ tú ayé rẹ ṣe pátápátá. Ìwọ tó máa ń mu igbó bọ́ sí ìta. Ó máa mu igbó. Ẹjọ́ obìnrin mẹ́ta tó wà ní ibi. Ẹ mu igbó ju àwọn tó bọ́ síta ilẹ̀. Ẹjọ́ obìnrin rẹ bọ́ sí ìta. Ó máa mu igbó bọ́ sí ìta. Bí Ọlọ́run ṣe sọ fún mi nìyẹn o. Tí àkókò ìbá ilé ń lọ. Àńgẹ́lì kò gbọ́ bàbá mi ṣiṣẹ́. Àńgẹ́lì yẹn ti sọ̀kalẹ̀ báyìí. Ó bẹ tú ìta ayé rẹ kọ. Ó bẹ tú ayé rẹ kọ. Ẹni tí ẹ mu igbó. Ó kú ìgbà kan. Máa bọ̀ níta. Máa bọ̀ ní ìta. Ẹyin obìnrin mẹ́ta kan wà láàrin wọn.

0: sọ fún mi wípé ò ní ọjọ́ ìgbàlà rẹ. Ṣéèjì kẹta ni wípé wọ́n ti ní ọ ní skul ṣùgbọ́n ó ti ń pa owó ní ilé. Ìgbó bá bì lọ́ọ̀kì sínú mẹ́tẹ̀ẹ̀ta máa jáde bọ̀ nínú sí kọrí. Ìgbó wọ́n ti ní ọ ní ṣọlọ́wọ́ àwọn òbí rẹ. Ṣéèjì mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa jáde bọ̀ báyìí. Bó o bá bì lè kọ wo abẹ́ kí ìtọ̀yẹ kọ. Lórí mi, amú ma jì
1: í,
0: àwọn akọ síwájú mi,
1: wípé
0: ṣé a lè tún ìtayé àwọn ọ̀dọ́ tó wà níwájú rẹ̀
1: jọ. Kàdí tẹ́tí níbi ìrírí ti.
0: Mo wá sọ fún ọ lọ́nu.
1: Àná ìyáfẹ́ àtúntò.
0: Ọlọ́run ní agbára láti tún ìtọ́jú ìtàn náà.
1: Wọ́n àjù wọ́n bẹ̀rẹ̀. Ọlọ́run tó rí láìpẹ́.
0: Ó ní sọ. Abẹ́rẹ́ fún àná ní
1: ọkọ̀
0: ayé nígbà máa ṣẹ́. Ìwọ́n tó ọbẹ̀ ká tún ìtàn yẹn kọ.
1: Máa
0: jáde bọ̀. Mi ò mọ inú ẹ̀ṣẹ̀ tí wọ̀ wá. Ṣùgbọ́n ọ̀pọ̀ mi. Mẹ́gbà ọ̀pọ̀pọ̀ ara mò ní ọ́. Òun jíṣẹ́ fún wọn ọdẹ gba owó. Máa jáde bọ̀. Ó ti ṣọ́ ògùn àtàgbára rẹ̀
1: nù.
0: Abẹ́rẹ́ ògùn àti agbára yẹn pa.

0: Ọdún náà dàgbọ́ ọgbọ́n sẹ́ni sọ̀rọ̀ bí yẹn
1: wọ́n. Ẹ̀mí sọ bẹ́ẹ̀ mi bá jókòó.

Ayé rẹ̀ gbà tó ṣe. Ayé rẹ̀ gbà tó ṣe. Kàlí bò sí ìdàpọ̀. Ó kọ ẹ̀ṣẹ́ yìí. Àgọ́ ara àtijọ́. Ilé gbé jáde lára rẹ̀. Àgọ́ ara àtijọ́. Ilé gbé jáde lára rẹ̀. Àgọ́ ara àtijọ́.

0: God of justice.
1: God of grace.
0: Ọlọ́run àwọn bàbá mi.
1: The God of my fathers.
0: Olóòfẹ́ tún ìtàn yìí kọ.
1: You said you want to deliver.
0: Ìtàn ọmọ yìí ti bàjẹ́. Agbára ẹ̀mí mímọ́ kó tún ìtàn rẹ kọ. Ó ti gba ẹ̀mí mímọ́ rí tí ẹsẹ̀ gbà sọ. Mo dá ẹ̀mí mímọ́ padà.
1: For the Holy Spirit.
0: Sínú ayé rẹ̀.
1: Into your life.
0: Dá ẹ̀mí mímọ́.
1: You save the Holy Spirit.
0: Yóò dára fún ọ. Ìwé ọmọkùnrin yìí. Ó máa ń ta tẹ́tẹ́. Ẹ̀mí tẹ́tẹ́ náà. Ẹ má jẹ́ kán bẹ́ta náà. Mo ti sọ fún wọn kán bọ́ta tẹ́lẹ̀ wọn bẹ́ta mọ́. Wọ́n ti ṣí owó ọ̀fẹ́ yẹn nù. Ẹ̀mí tẹ́tẹ́ nú ayé ẹ̀. Kẹ́ni bọ́dì mọ́ bẹ́ta mọ́ lẹ́nu. Jáde!

0: Ọlọ́run ló jọ.
1: Olórí ti kọ́lé dáwà.
0: Orin tí máa fi gbẹ̀yìn ni.
2: Èmi lẹ́ni àná.
3: Tọ́jà owó
4: ṣe ṣùgbọ́n.

0: Ọba tó fò pé dààmú ọlọ́gbọ́n wọ mi. Olóko àjọpọ̀. Ìbùdá tí gba láì nàrá ọlọ́run mi. Rani, rani, rani, jíni, jíni, jíni, ọba mi kìkì, lókìkì. Fúnmi níyì fúnmi lọ́wọ́, fúnmi láyọ̀ fúnmi ládé aṣíwájú akẹ́rù aláàrú. Olúborí àjàborí olúṣẹ́gun àjàṣẹ́gun. Gbogbo ni kúdà ní òun àbálùgbà mẹ́jẹ̀ bí ọmọ ọba láyé ọba lọ́rùn ọba àwọn ọmọ ọmọ pẹ́tẹ́ sí olúwa. Ìwọ ọmọ pẹ́tẹ́ sí olúwa. Ọba tó ń fòpin dààmú ọlọ́gbọ́n òun ni. I want you to sing this song with me.
1: Bí ẹkùnrin yìí pẹ̀lú mi.
0: This is my new 5 minute track.
1: So orin eléyìí tí ẹlẹ́ka lórí orin tí mo ti ń gbé jáde.
0: I composed it for this year.
1: Mo ṣẹ̀ṣẹ̀ ṣe àgbélẹ̀kọ rẹ̀ lọ́dún yìí ni.
0: Are you ready?
1: Ṣé ẹ ti ṣe tán?
0: Instrumentalist, are you ready?